temi aritibwe igba nkilo be tin di njoba tugu yari di afo arile onya omo onugbu irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunre bone irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efune na pa omo en tono kan juguba irun mba nle lu togo en joba togo kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bulamba nù nà mẹ́rin mọ́dé ní òṣùmẹ́rú yínú òṣùmẹ́fà yínú òṣùmẹ́jẹ yínú òṣùmẹ́dógún ní ọ̀nà karùn bulamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi nà lọ́mọ wọ̀nyí wà rí nta ọmọ àní nǹkan àlójú fò sí lọ́jọ́ àti tiẹ̀ ọ̀tù mẹ́sàn ọdún yìí bẹ́ẹ̀ àwọn àlàkó yìí nàbẹ̀ kó bulamba abẹ́bẹ̀ lẹ́rẹ̀ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rin náà tó náà làǹbà yìí bẹ́ẹ̀ kúrọ̀ ní iye nlẹ̀lú tógo ẹ̀ njọba tógo àpè yín pò ní nǹkan àlójú fò sí síká gbọ́n ọmọ wọn lọ́nlé dòtó yìí bẹ́ẹ̀ sánmọ́ ndí làǹbà búbù ká bulamba fún ọmọ yẹn kọ́ yìí bẹ́ẹ̀ bulamba tán náà sùnú múdọ́ yìí bẹ́ẹ̀ àpè ní musika ẹ̀ pẹ̀lẹ́yẹ kí alápá ọkọ̀ máa bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ̀ eke iye ara pata yín pò ní eke tsa etí pata yín pò sí kòtò ọkọ̀ wà ní kòtò wà ní eke dí kòtò yẹn pò nkọ́ bẹ́ẹ̀ tí níjọba iye àrí di afọ arílẹ̀ òun abarapa ọ̀yàn òun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.